0: Odubeko akotua oba panom na yesa
1: so ina unye nyangupo ni padi ya uwo ezime mfa onka ne ene ken ka nyangupo asam no hebegu 2 chapter 5 no e ya de suye hia pa poso wo boboa amama nyina no eba ne nche no osa tietia otietia nipa nyina ona etietia na yesa wo fa wo efri ya sei no wo fa wo efri ya no wo fa wo efri ya sei okwa hospital ka sie mu wona mebe nipa be wo bia na de no wo fa wo ekọ ti wo boboa dombe bire nuwa no ti adomo enso ne kwa samani nyina no a wa ba nnu nyina no owuo bo fone de wo mko ho ti owuo uwa wo kra no a wo mu no eno antimi hunu kwa enko asamado jise owuo bo fo ene so ne mu na afi wo de na kwa na ne no adisu ene meboa yebere yebenya futuo ene kokobọ ene adisu yebere no anso afri mu a ebeboa ye obanifu owu a die kan ese owu bofu wo befa no kwa samado ndi obi obewu obi a wonye urade dia no se wonye dane to ho wonye dane to ho pe owu bofu ese owu bofu anim nie na afi wode won sene wonye dane to ho no na bu nso obu owu bofu anim se won na eba no afi die wode won sene ndi nipa wu na kra nkasa ase we so nipa bi obewu obi kra dia nkasa ase we so na obofu a we owu no wona sando tie we nyina sene nsa wọ́n kí nípa nyina nyire ne nyire dẹ̀dẹ̀ wọ́n ẹ̀ kọ̀rọ̀ sisi a mẹ́ka sẹ́yìn wọ́n na ẹ̀sùn wọ́n na ụjẹ́ ndàlẹ́ tó wọ́n pẹ́ wọ́n bọ́ fún ndẹ̀mí kan pẹ́pẹ́ yẹ́ nǹkan nkyẹ́rẹ́ wọ́n sẹ́ yẹ́ nyẹ́ yìí tirẹ̀ o ẹni mọ́ yẹ́ ní mu kwan yìí a onyangopɔ ɔdẹ sáà nsẹ́mu nyina kyerẹ́ yẹ́ ni ẹ̀ yẹ́ ka na wọ́n diẹ diẹ báwo wáyé diẹ na wáte aseẹ ntí na ẹ̀mí hiẹ́nsẹ́ de twẹ́nsẹ́mẹ́ kyerẹ́ kyerẹ́ wọ́ ẹni mọ́ sẹ́ nyangopɔ ɔdẹ akyerẹ́ yẹ ɛwọ ẹnisuade hunu mu o ẹni asan ẹ̀mí bẹ́ gyina ase aka kyerẹ́ ni mọ́ mẹ́ wáte aseẹ sẹ́ wú a na sɛ wo nnum awurade den a owu bɔfo ba wo nkyɛn na ɔbɛfa wo akɔ asamado nti wɔn na ɛboaboa nipa nyinaa nti wɔn na wakɔyɛ wɔn na wakɔyɛ organizer senior organizer a wɔn na ɛboaboa ɛdɔm nyinaa no wɔso wɔtiatia wɔn mu ano ɛde nsadeɛ wɔtiatia bi wɔhipu biribi de nsadeɛ yɛka sɛ obi hipu biribi a na akɔyɛ sɛ dɔteɛ bi a yɛaboaboa no bebree esum wɔ nti owu na aboaboa dɔm no nyinaa no kɔ asamado na ɔhotini nka ho. Oya ho tini ya dia ni abe wudie ne nso wo de wo onye bone nti manosu o nti me mo bo wo so obo obo wo ma no ba ne nche wo wu a se wunya dane to wa obo nsama na